0: mọ̀ṣọ́.
1: Màmá ya.
0: Á yà wẹ̀.
1: Màmá ya.
0: Dùnú kẹ̀kẹ́ yà wẹ̀.
1: Màmá ya.
0: Dùnú gbẹ̀ngbẹ̀ dùwà dùndùn.
1: Pẹ̀lú màmá ya.
0: Á yà wẹ̀.
1: Jàmọ̀.
0: Yọ̀ọ̀bà náà wà ní ẹ̀rá ni.
1: Màmá ya.
0: N fi ti kọ́bọ̀. Mo rà gẹ̀ẹ́sì ó bá gẹ̀rẹ́ wa. Gànyẹ̀ ń dáná ò ní rẹ̀. Dáwèrè àgùrù ní rẹ̀. Bùntẹ́ kò yẹ mọ́ wà ní ẹ̀rá fìtì kọ̀bọ̀ dèmí nàṣẹ́gẹ̀rẹ̀ yẹn nàṣẹ́gẹ̀rẹ̀ yẹn
1: màmá ya
0: nàṣẹ́gẹ̀rẹ̀ dé máa bà tó ń wú wa dèmí yẹn máa ṣàgẹ̀rẹ̀ dáa àṣàwà gàtìrì àǹkàṣà tura dùsó wà gàtìrì àǹkóṣò tura kìsì yà gàtìrì àǹkìsì tura ìgbẹ́tì yà gàtìrì ìgbẹ́tì tura ìnù rẹ̀ yà gàtìrì. Òkè kòrò na yẹ yẹ yẹ
1: tamoro
0: suno tanwo
1: tamoro
0: biya pa agutinki hungo ye pe gbara gwa ki
1: wiguya
0: kaka gun we mere moguya pata ki do kuma
1: wiguya
0: woni na ga wo yo
1: moguya
0: ke se ba ju
1: wiguya
0: ne gun kuma yaru
1: wiguya
0: kan to do ago se
1: wiguya
0: bu duro yaru
1: moguya
0: ben kan to do mi
1: bayira wiguya
0: to da go wa se mburo
1: wiguya
0: adama se mburo lekiva adama
1: se mburo wati
0: tamor mera gewani koko go to waduro
1: wiguya.